0: Lift your name, Africa.
1: Kunedo, on lo soro yi. Ijoba apapo ti da ibi ile ise ti o ma da bobo awon akeko kaakiri orilede Nigeria si abe isakoso ile ijoba eyi ti won pe ni Ministry of Education ni ayoto gedengbe wayi o. Ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó mójútó ètò ìsìnrúùlú fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá ti jáde ilé ẹ̀kọ́ yunifásitì lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn di National Youth Service Corps, ti kàn nípá fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ lọ sìnrúùlú ní ibikíbi gbọ́dọ̀ kọ́kọ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ NAD, èyí tí wọ́n pè ní National Electronic Registration Database. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èyí ṣe pàtàkì fún ìdáàbòbò àwọn akẹ́kọ̀ọ́ àti láti mọ gbogbo bí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ṣe wà sí ní ibikíbi tí wọ́n bá yàn wọ́n sí. Nínú ọ̀rọ̀ rẹ̀, akẹ́kọ̀ọ́ kan láti Ambrosale University, Omidan Osemegi Gift, sọ wípé ìgbésẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ tó ṣe pàtàkì nítorí wípé yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n yọ epo kúrò nínú àlìkámà àbí àlìkámà kúrò nínú epo, nítorí wípé òní yóò jẹ́ kí ojúlówó àwọn akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ gidi yàtọ̀ sí àwọn ayédèrú akẹ́kọ̀ọ́, àti wípé yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ti tètè gbaradì sílẹ̀ láti ṣe àwọn ohun tí ó bá yẹ ní ṣíṣe nítorí ọjọ́ ọ̀la wọn. Ó wá sọ wípé ohun tí ó ń kọ omi lóminú ni bí ìgbésẹ̀ yìí yóò ṣe délédóko nítorí àwọn tí ó bá wà ní ìgbèríko láti ti gbọ́ ìròyìn nípa fífi orúkọ yìí sílẹ̀ lásìkò. Ìrìn àjò gómìnà ìpínlẹ̀ Edo sí orílẹ̀-èdè United Kingdom yóò jẹ́ kí àwọn ọmọ ìpínlẹ̀ Edo tó wà ní ilẹ̀ òkèèrè ní ìgbéga lórí gbogbo iṣẹ́ àti ìdókòwò wọn èyí tí wọ́n bá ní ní òkè òkun àti ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tí ó jẹ́